0: never hang with the GT Bank airtime and data loan.
1: Osuba sidike la ye lo sidike la ye lo sandi adi la won ma tun se sidike la ye lo ogun mata logbo ko mara lawin o pada ti dopin santagbara ka so yoku leta sidike la ye lo santagbara ka so yoku leta sidike la ye lo ko to ba ti ba ti ba je electrical appliances computer ati computer accessories won ta automobiles o si ko non ta lo ba sidike e wàhálà lọ́dọ̀ wọn àbá fún ọlọ́wọ́ díẹ̀ díẹ̀ oṣooṣù ní fóníṣẹ́ oṣù ọ̀sẹ̀ọ̀sẹ̀ fọlọ́jà ọ̀sẹ̀ ẹ lè san lóṣù méjì oṣù mẹ́rin oṣù mẹ́fà oṣù mẹ́jọ àbọ́dún kan tó jẹ́ oṣù méjìlá tẹ bá ti wá sọ́ndé dàdí 50% wọn á gbọ́jà yín fún yín ọmọ sọ̀rọ̀kù díẹ̀ díẹ̀ kò sí owó èlé lórí ẹ o zero interest ni wọn fowókùnkùn sí lórí ẹ lè download app yìí lórí app store.